0: Thayko, ngā kākheo di gīwala ki jo le.
1: Nō kādeko dōha nī. Tū chako, nō zīja dōpū shikho nō, shūja mīngi kām kāna chati chōwe juha chōna.
0: Zībū kō nō lō. O tīpō le o tēhi leho.
1: Nō atumā tā dōmu lawe le. Ngā tā zī le tūmā la pēa la.
0: O kā tīpō jō mū. Ngā hūti gīga gācha pa o chō pōn pō hā le gītā. Ngā zī dōmā si le zīmā kā si la. Ngā nō la tā gā le. Kē chō jā gī hā gō zī tā la. Zīmā kō. Jā mī mā tīgā ngā tā lī gī lawe kī jō kūmā.
1: Yō gē zī chō shī vēlē la.
0: Ngā dōwī kū. Zīmā mā wēlē chē tī dōwī o.
1: O kī kū le. Nō tsā kāi tū ē mā yē yē chā tī chō lē yū. O tē kū. Nō vē āi zī bī nā pū mā chī lē. O tī pō bē gē wū lā tā wī yū.
0: Āhā! Mā hī tā lē o. Ngā dō kū zīmā mā wēlē chē tī dōwī o. Kī gā o tī pō chē tī chō mū. Kā kī tī lē.
1: Tū chā kō ā. No le sī nā dā tī gē zī shū. Pē lē bē tū ā wē tī jī tāo. Yō tā shī zī chō vē o. No nī hā nī ngā yō tā tū pī hā. Mā hē kū, shī tī kū gā gu lō lā lē. No hī nē tā chī pō kē chō vē o lō tī gē tū mā lā nī ā. I lā.
0: Nā dā. Nā gu shī mō. Yō tā ā shī zī kū. Ā pē lē lā.
1: O tē gā tū pī vē o. Yō tā hē chī tā gā shī vē ā kwa chō vē.
0: Dā. Khi ko yo tha kulu la la te ge tho la ta. Ya ka na do hawe ko. Yo do ma po la he kum.
1: Da. He. Ika te ke do ha le sha te pu go ha si. Pe ko nga yo tha kulu la.
0: Ambu uja.
2: Sina da na ni she ma o lo thu pi ve tha na she ko no. Te khi ti e. Fu me ga no le ke si. Fu me ga ma ni shao. Yo na ni se ma tha ni ha ni tu cha ko tha ko nya ni se le te jo ha pi tho ku ngi ji le mi cha o mu te si la se ni pa phu me tha hu be ta le u we ku ho ha la me ga i ka to khe shu ji ha la
3: a ri sha ha ka te ji te me le ha ka te ji te me le Maita!
0: Nanda! Taho! Lo! Chobito opu! Nanda! Tu le pito ko mula. Ni hina na gushe matula ko na hansha. Ila.
3: Hecha ko. No na tanto te tula. No te la etsa la geta me yula.
0: Namas. Namas.
3: No pasi ve. Asia. Asia. Asa na le. Si cho ke cho. Si cha ko fi ke cho ke cho. Mai le. Na cho pa ge na ta cha te cho le ke. Hey, chị thấy chuyện là đi ghê bươi bê ơ. Nó mà ta ta thô. Nó mà ta ta thô. Mà cô à.
0: Nó đâu. Nó chỉ là ta thư. Nó chỉ là đi cô. Ta nó sẽ làm gì vô. Ta đâu. No chiquetate. No chiqueteco. Mi mamá se la vio.
3: Chaco.
1: No hun ne kana ta do ha. La no hun ne ta aye ye to ma la. E la. Sna da o. La no i ja ji do ha le ti ke ha ha shi. Tu ja kwa. No ga kana ta do ha. Nga no hun ne